0: ekaaro ekojumo toni mo gbadura siwaju si pe abo Olorun yo ma daju lori wa ipinu Olorun fun wa ni ojo toni yo wa si imuse ona ju fun ni ni aro yi ni pe ki Oluwa ko tan imole ki imole re ko tan si aye wa ko tan si ise wa gege bi oro Olorun se so ninu iwe mimo Genesis ori ikini ese keta Olorun si wi pe ki imole ki wa imole si wa gbogbo ohun tó ṣokùnkùn nínú ayé wa ọlọ́run yóò tan ìmọ́lẹ̀ sí ẹ jẹ́ ká kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká di òpó ọlọ́run mú ẹ jẹ́ ká máa ká ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká máa gbàdúrà láìsinmi àti láìsà rẹ̀ ẹ já jẹ́ olóòótọ́ ó gbàdúrà lọ́wọ́lọ́ yìí pé bí ẹ ṣe ń jáde lọ ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn sínú ayé ògùn ọlọ́run kó búyọ nínú ayé yín ebi adémide ayégúsì.
1: alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah adapalo si ọdọ ọlọrun atọrọkẹ àti gẹfà nabi sallallahu alayhi wa sallam atawọn alẹ atawọn sahaba àti gbogbo atante lójú pàṣẹ àwọn adájọ gbẹdẹ alkiyama kíkẹ atọlọ ọlọrun àlàáfíà ọlọrun ọmọba fún gbogbo ẹyin olùgbọ wa kí ọlọrun ọba àlíkẹ ọlá kó ṣàlékún dáadáa wa. ní èyí tí a fi ṣe mí létí láàárọ yìí ó ní alámọdé nípa ìbẹrù ọlọrun allah subhanahu wa ta'ala ojo yo wi pe ya ya ladina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun apa itejo luwa gbododo paye olohun oba bo ti to ati lododo bo ye ke paye olohun oba tori ke si gbodo fayile afi nipo en to gba tan fo olohun oba alike ola olohun yo ma fi so eso wa yo fi abo re bo wa ya lori abori allah subhanahu wa ta'ala yo pe wa nipe daada laaro yi olojo kare olohun la hawla wa la quwwata illa billah
2: ojumo re o ile to mo wa loni ojumo ayo ojumo idunu ojumo alaafia ojumo bukun a oni saisan a oni kagbako a oni balaye fowoti awo titoto wa muwaye ni o mu rorun oro wa oni dojuru oro wa abosi dede a ma se se fun wa atajere oja fa awon to ntaja dereba oko loju popo atajere gbogbo awa ta nsise lotun losi la jere ise wa oruko mi na ni segun ogunjobi

ọba tó ṣe káwa wà, ọba tó lè ṣẹ̀dá ayé, ọba tó ṣẹ̀dá èèyàn, ọba tó pa wá mọ́ bí ẹyin ojú. A máa tún ṣe bá láàárọ̀ tòní torí tá a bá kíra wa kí ojúmọ́. Ọlọ́run ọba làbá máa kì torí pé òun ló ní kojú wọn rí ó tún mọ bá wa. Ọ̀yẹ́ ayọ̀ tó tún láyé òun náà ló jẹ́ ọ̀la. Àfẹ̀mọ́jú rere yí ọba mi òkè ló ní kojú wa ó tún rí. Tó bá rí bẹ́ẹ̀, ọkàn wáyọ̀ nínú Olúwa nítorí pé ó jẹ́ ìyè àti ìrètí ògo ayọ̀ fún gbogbo wa. Ẹ káàárọ̀ lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Radio Nigeria ẹ̀ka tipinlẹ̀ Èkó Akiwa Kojumori. Bẹ́ẹ̀ lakiwa lórúkọ ọ̀gá àgbà iléeṣẹ́ Radio One Tower yìí ọ̀gbẹ́ni Abiola Peters Akiwa pé a kojumori. Àdúrà wa gbà ènì àsán wa àárí tiwa ṣe a ò ní báráyé fọwọ́ tí ọ̀rọ̀ ayọ̀ ni ó jẹ́ tiwa o. Ìró ìdùnnú la ó máa gbọ́, èsì ayọ̀ la ó máa gbà, ìpè ayọ̀ la ó máa pè. Gbogbo wa ò ní gbà pé ìbànújẹ́ ọ̀rọ̀ wa dire, ọ̀rọ̀ wa dayọ̀ torí wípé nírenire báyìí òun ni tọ̀rọ̀ àtàrí. Ayé wa ládùn, ayé wa a nire. Ẹ káàárọ̀ ma, ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ gbogbo ọ̀rẹ́. Ẹ̀yin bẹ́ẹ̀dà abájí bó bá mọ̀núrù àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Tó bá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè yóò tún bèrè ohun tuntun lọ́wọ́ Ọlọ́run. Oore tuntun tó ṣe yìí tó kù nínú oṣù kẹsàn-án kọ́ba mi òkè kò pọ̀ jáde sọ́dọ̀ gbogbo wa. Ẹ káàárọ̀ ma, ẹ káàárọ̀ sà, adé tó mú olúwọlé lórúkọ mi.

0: 2-3 million. Action fund ni ni igba wo lo sele egbonu wero yin toni odun 2023 election won ni abo wa di coffee won wi pora $6.23 million ni ko se naira.
1: It's a better ticket in my house. I want to dominate it.
2: Under Eziba, Agbola, Tegbe Oselu, NDP, Mansoro, Nenu, Iwero, Nye, The Nation, Toja de La Rock, Boni Shari, Boba Shebe, Boni Bashe Walore, Pipo Gowati, Mwa Wong, Tegbe Oselu, APC, Polong, Tegbe Oselu, PDP, Peledu Mare, Tegbe Oselu, SDP, Nongpe, Alau, Alau, Alau, Alau, Mwani Tori Bapada, Shia, Mwolore, Shari, Joba, Bile, Gong, Gong, Gong, Toti, Bere, Shenta, Wong, La Wong, Swa, Wong, ṣiṣẹ́ ẹbẹ̀ làwọn jẹ́ ká wáá lù ú tí wọ́n sún mọ́ wọn dáadáa kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ gbogbo
1: pátápátá nínú ohun tá ń pè lóṣèlú tí ó sì dẹra.
0: Ìfẹ́ tí wàá gbọ́ o ìdálù ní ìṣèlú súnkẹrẹ fàájọ nípínlẹ̀ èkó kì í ṣe ṣòro.
1: Lifestyle wa ni. Pátápátá ni ohun tá ń pè lóṣèlú tí ó sì dẹra.
0: Ìfẹ́ tí wàá gbọ́ ìdálù ní ìṣèlú. Súkẹrẹ fàákẹrẹ ọkọ̀ nípínlẹ̀ èkó kì í ṣe ṣòro. Lifestyle wa ni.
1: Everybody comes to Lagos.
0: Lifestyle.
1: Ẹjọ́ bá ra ọkọ̀ ńlá gan. Kò register ìsìlú ẹ̀.
0: Ó mà lẹ́kọ̀.
1: Èkó ló ń bọ̀ wá rẹ́jísítà.
0: Èkó iná lẹ́fìtì.
1: Kí la fẹ́ fi ṣe.
0: Sọ ìgbà gómìnà ìpínlẹ̀ Èkó Dókítà Ọbáfẹ́mi Hamza ti sọ pé súkẹrẹ fàákẹrẹ ọkọ̀ nípínlẹ̀ Èkó ṣe problem. Kò ṣe challenge. Lifestyle ni. We eat traffic. Nínú súkẹrẹ fàákẹrẹ ọkọ̀ láti
1: lówó. We understand traffic.
0: Yeah. Traffic àti human. Àti súkẹrẹ fàákẹrẹ ọkọ̀. We are family. We are one.
2: Ọ̀dà ǹjẹ́ ẹ ti gbọ́? Nínú òwe ìmúpẹ́ ààrẹ òde lọ́la.
0: Lóde.
2: Akú ojú lọ́nà gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n padà dé lọ́la sórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀dà ǹjẹ́ ẹ ti nínú òwe ìròyìn ìwé ìròyìn Vangard èyí tọrọ tòní òun ni ìròyìn ló tọ́nà ojú kẹkẹ sí o. Ó sì ti tọ́ bẹ́ẹ̀ náà làwa náà mú ẹgbẹ́ òṣèlú APC. Ẹgbẹ́ òṣèlú APC láì ṣàfiṣe. Ẹgbẹ́ òṣèlú APC.
1: Wọ́n kọjú sí mi náà mo sì kọjú sàn torí pé ògiri tó bá aláàmù tó bá dájú kò di ògiri tó giri ní ṣe.
2: Nínú òwe ìròyìn tó jáde láti lẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti sọ wípé àníṣe àrí gbogbo wa láwùjọṣe o bóyá ẹnìkan wà ń mú ẹnìkan ní pápámọ́ra pípé kinní kan rárá o gbogbo wa láwùjọṣe láti ṣe kinní. Bọ́lá Ahmed Tinubu kí wọ́n tún padà sórí àpèrè lẹ́lẹ́kejì àlẹ́ àti àwọn òfin tọ̀rọ̀ mọ́ tọ̀rọ̀ tètò dìbò. INEC wọ́n ti ń sọ ọ̀rọ̀ yìí o níbi tí wọ́n ti ń ṣe àtúnyẹ̀wò àwọn kan ní ilé ẹjọ́ Supreme Court tó ní ṣe pẹ̀lú àwọn èèyàn táwọn náà nípa nínú ọ̀rọ̀ ètò ìdìbò Chinda Pantami ẹni tó jẹ́ IGP ọlọ́pàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí àwọn tí wọ́n sọ pé eléyìí làwa fẹ́ àwa ò fẹ́
0: eléyìí. Wọ́n ní ẹni bá ti mọ gbàjà ayé ẹ̀ ti dà. This gbàjàdà. Àwọn aráàlú sùúrù lè.
1: Gbàjàdà.
0: Everywhere is gbàjàism.
1: Gbàjàism.
0: Àwọn olùgbé sùúrù lérè sọ ni mímọ̀ wípé àwọn tí rí lóṣèlú àwọn ò tí ì rú ara Gbàfẹ́mi Gbàjàbí Àmílàrí o. Ìròyìn nígbàrá ìtò wà massive baby. Oh, wọ́n ti ní àwọn ìrírú ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ni wọ́n fi kú àwọn ènìyàn látẹ́kùn sùúrù lérè látọwọ́ alàgbà Fẹ́mi Gbàjàbí Àmílà ọkùnrin ọkọ̀ bọ́ọ̀sì rè ọkọ̀ kórópèrè tí wọ́n pín fún àwọn ẹgbọ́nú wérò láàárọ̀ yìí.
2: Ó dáa tó bẹ́rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ká lọ kábọ̀ tá a bá.
1: Ìdè kánú agbálá ǹjẹ́ ti gbọ́ sí etí ìgbọ̀yìn kí ẹ máa wá. Oníkálukú máa bá tu àbí bò ní àní. Ẹ máa bá tu ògà apá bí o ibi làwà lápá òun ibẹ̀yẹn làwà náà ládúró sí.

0: ìjọba àpapọ̀ lórí ilé ẹ̀kọ́ máa di taládàáni kò di taládàáni kun kò fowó kun ti trade union congress tí wọ́n dìde sinna civil servant wọ́n dìde wọn pátá wọ́n ti padà forí ìkókò ṣọ́ọ́dúnrú wọn ni alága parent teacher action ìyẹn PTA unity colleges ní gbogbo south west alága ìyọ́pọ̀ ṣomẹ́fun wọ́n ti confirm development yóò pé lóòótọ́ àwọn ọmọ náà bá padà sí yàrá àkàwé wọn lónìí láti tẹ̀síwájú torí wípé àìláǹfààní àti tẹ̀síwájú ètò ẹ̀kọ́ wọn bẹ́ẹ̀ ni kó bá ọjọ́ dé wọ́n ti forí ìkókò ṣọ́ọ́dúnrú pé àlàáfíà ìjọba ní ilé ẹ̀kọ́ unity college inú ìwé ìròyìn vangard ilẹ̀ tiríkà láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ẹ̀fúnfún lẹ́lẹ̀.
0: Tẹ̀síwájú torí wípé àìláti tẹ̀síwájú ètò ẹ̀kọ́ wọn bẹ́ẹ̀ ni kó bá ọjọ́ ọ̀la wọn ni wọ́n ti forí ìkókò ṣọ́ọ́dúnrú àlàáfíà ìjọba ní ilé ẹ̀kọ́ unity college inú ìwé ìròyìn vangard ilẹ̀ tiríkà láàárọ̀ yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ẹ̀fúnfún lẹ́lẹ̀ kì í gbóhùn lẹ́gbẹ́ àwọn mọ̀lẹ́bí ọmọbìnrin kan ìmọ̀ ilé sanmi ni wọ́n pe orúkọ ẹ̀ o wọn ni wọ́n mà ti ń pariwo sókè lálá pé kíjọba ó ṣàánú àwọn káwọn ọlọ́pàá ó dákun dábọ̀ kí gbogbo aráàlú kí wọ́n bá wọn wo para ara ilé wọn o kí wọ́n gbóhùn àwọn ọjọ́ ọmọ bọ́ìsì ṣé wọn ò ábọ̀ ọmọ ọlọ́mọ sínú ilé o kí wọ́n wo àwọn ọkọ̀ tó ń lọ sí bóyá wọ́n jí ọmọ ọlọ́mọ gbé kúrò níbì kan lọ síbì kan ìlú àgbàdo àgbàdo náà ni wọ́n sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ níbi tí àwọn mọ̀lẹ́lẹ̀ ò ti dákẹ́ mọ́ tí wọ́n ti ń pariwo sókè wípé ìmọ́lẹ̀ máa jáde nǹkan bíi aago mẹ́ta lọ́jọ́ Sunday ogúnjọ́ nínú oṣù tí a wà yìí ni lẹ́yìn tí òun àti àwọn ẹbí rẹ̀ wọ́n ti jọ jókòó àjókò papọ̀ fún ti ọjọ́ ìsinmi lóní mò ń bọ̀ mo fẹ́ lọ́ra nǹkan nǹkan ló máa lọ́ra láti títí di èní on the 28 wọ́n ní wọn ò rí o wọ́n kó ọ̀rọ̀ ọ̀hún náà ó di ilé ọlọ́pàá ṣe mọ̀ pé ọlọ́pàá ni a fún yín ní
2: 72 hours
1: ẹ lọ fi kọ́kọ́ wá aládùúgbò wọn ni wọn ti wà àmọ́ wọn ò rí o wọ́n kan tọ̀tọ̀ nínú ìwé ìròyìn pé kí àwọn ọlọ́pàá kí wọ́n ṣàánú gbogbo àwọn ọ̀rẹ́ tí wọ́n láwọn mọ̀ mọ́ wọn ni wọ́n ti dé ọ̀dọ̀ wọn wọ́n ti fi orúkọ ọ̀rẹ́ náà wọ́n ti fi àwọn orúkọ wọn sílẹ̀ lọ́dọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá àgbàdo police station àwọn náà ti gbéṣẹ́ ìwádìí wọn láti nípa fífi ọwọ́ ṣìkún òfin mú àwọn tí wọ́n mọ̀ wí wọ́n ní ọ̀rọ̀ wọ́n jẹ́ ọ̀rẹ́ tàbí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ ẹ mọ ẹni tọ́mọ yín ń bá ṣe mà ẹ má jẹ́ kọ́mọ yóò sì tiẹ̀ báwọn ẹlòmíì torí arọ́ ọmọ kan tó jẹ́ pé òun yá ń gbé lọ́dọ̀ àbúrò bàbá mi nígbà tó sì yá láti sá lọ wọn ò rọ́rẹ̀ kankan tí wọn ò mú mọ lẹ́yìn oṣù mẹ́ta ló wá ní owó sọ́nù o òun wá ṣe ajé lọ ni bó bá sì jẹ́ pọ́n ti rọ́mọ ọlọ́mọ kan táwọn yẹn ti jìyà ọlọ́mọ
3: jẹ́ kí ọmọ wa ó jìyà ọ̀fẹ́ ẹ jẹ́ mọ ni tọ́mọ yín bá ṣe ẹ mọ irú ìwà tọ́mọ yín kẹsì mọ irú ìrìn tọmọ yín lè rìn ẹ tún bèrè ibi tó bá ń lọ nígbà tó bá ń pẹ̀yìn kọ́.
0: Ìdí ẹ̀ tí wàá gbọ́ o nínú ìwé ìròyìn vangard náà mo ṣì wà nínú ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyèbáǹjì o ti jáwé gbélé ẹ o ẹrọ kúnlé ẹgbàálé lọ o ti dalé ọkọ balẹ sọrí o ti di solution fún gbogbo àwọn tó jẹ ti bọ ọdọọdù o ti jáwé gbélé ẹ fún gbogbo àwọn political appointees wípé kí wàá lọ gẹgẹ bí ìròyìn ti ṣe gbé o wípé àwọn tọwọ bá ti dá ìjáwé gbélé ẹ fún náà bá láti rí olùdámọràn pàtàkì ssa àtàwọn tí wọn jẹ technical assistant o buwọ lù ú gẹgẹ bí ọgbẹni yinka oyebode tó jẹ alákòóso tó ròyìn rẹ ti fi sáwọn oníròyìn létí wípé àwọn tí wọn bá lọ kí wọn máa lọ léwu pé second term yìí wọn ò níjọ ṣe ká o gbogbo àwọn alága bọọdù ni wọn á sọ pé kí wọn mú ìṣàkóso ilé iṣẹ náà kí wọn mú un lọwọ gẹgẹ bí ìròyìn náà bó ti ṣe gbé gbọ pé àwọn ìgbìmọ governing council tó jẹ ti ìpínlẹ Èkìtì pàápàá ti fásitì tó jẹ ti ìpínlẹ náà ni wọn sọ pé kí wọn mójútó ètò ẹkọ wọn dáadáa wípé gbogbo àwọn tí wọn yọ kúrò lẹnu iṣẹ wọn ò gbọdọ jẹ kí ẹka ètò kó bàjẹ alága subẹẹbù ní ìpínlẹ níjọba ìbílẹ ní ìpínlẹ náà ni wọn sọ mọ wípé kó bẹrẹ iṣẹ ní pẹrẹwu ó tiẹ̀ já sí àwọn kan ń bẹ nínú àwọn tẹka tiwọn náà tí wọn yọ kúrò lẹnu iṣẹ kí lọ rí lọbẹ tó fi wo aru ọwọ gómìnà Oyèbáǹjì ò tí ì sọrọ ṣùgbọn pẹ lọwọ wọn pé gbogbo àwọn tí wọn bá yìí pé òun dúpẹ o àápiṣẹ fún iṣẹ tí wọn ti ṣe pẹlú ìṣàkóso òun tó rí kọjá àti èyí táwọn ṣe lọwọlọwọ ìṣùgbọn kí wọn máa lọlé. Nǹkan máa lọlé.
2: Ló máa ṣọ ọ́ ṣáà máa lọlé náà ni.
0: Àná àti jẹ díẹ̀ ń bẹ̀.
2: Tó ṣe díẹ̀ lọ. Ọ̀dà à ń lọ kábọ̀ ká padà dé ìjẹ́ tẹ̀ síwájú.
4: Set for fun and conversations at the second edition of the Radio 1103 International Day of the Girl Child Symposium. There will be dance drama, some fun competition, and incisive conversations. Theme: End Child Marriage in Girls' Rights. Date is Tuesday, 13th.

ẹmọ kalẹ gbogbo olólùfẹ ètò wa ètò yín tí a pè ní ìmọdòye tẹlifíṣàn rédíò nàìjíríà 105 ètò ọmọ gorí afẹfẹ ní gbogbo alẹ ọjọ monday láago mẹsànán alẹ sí aago mẹsànán ààbọ fún ọgbọn ìṣẹjú kan.

0: ńlá tí wọ́n fi ń sin ilé ọkọ̀ àwọn aláràbarà àti àwòrán tó rẹwà ni wọ́n yà sí àwọn abọ́wọ̀n yìí lórí kọ́ńbọ́ọ̀dù aṣọ rẹ̀ ọkọ̀ọ́lẹ̀ o wà yìí àwọn àwọn ńláńlá tí wọ́n sin ní orílẹ̀-èdè ṣáínà tí ó ní omi góòlù àti àwọn mìíràn tó jẹ́ pé wàá wò mí bí dọ́sìn nìkan méjì nìkan o èyí tó jẹ́ pé ó tò ní mẹ́ta sórí kọ́ńbọ́ọ̀dù àwọn àwọn ńlá mẹ́rin tó wá rẹwà púpọ̀ àwọn àwọ̀ òdòdó aláwọ̀ tútù yà sí ara àwọn àwọ̀ ńlá yìí wọ́n sì fomi góòlù sí ọ̀ṣọ́ sídẹ̀ tí wọ́n ní ìdábùdàbù ìṣèlódà bíi kí wọ́n àwọn àwọ̀ yìí kó máa já àwọn òdòdó náà àfi gbígbà tí wọ́n kó àdóyè wọ̀n yìí sílẹ̀ tí wọ́n sì wá fi mọ àwọn àwọ̀ yìí wà púpọ̀ ní ẹgbẹ́ kọ́ńbọ̀ọ̀dù kékeré yìí ní sókè sí wà àwọn kóló tẹ́pà máa dáwọ́ sí nígbà kékeré bá a ṣe ní kóló alámọ̀ a sì tún ní kóló tẹ́pà máa fi gí ṣe fúra ọmọdé náà yóò padà fọ́ nǹkan rẹ̀ kó lè bàa ra sọdún àwọn kóló lóríṣiríṣi tí wọ́n ṣáínà mọ́ sí oríṣi nǹkan tó jẹ́ pé wà nù rẹ̀ wọ́n fi àwọn ọ̀wọ̀n irin ife àwo yìí dòdò tẹ́pà lẹ̀mọ́ agbọ̀n tí wọ́n fi ń kọ́ àti ìwọ̀n gbogbo eléyìí ló papọ̀ tó bu ẹ̀lù rìn sókè sí àti gíláàsì wa iwájú rẹ̀ yìí yàrá náà sì mọ́ tónítóní bí ẹ̀gbọ́n ní orí sókè sí yìí ní àmù tí wọ́n tún fi àwọn tó jẹ́ pé wọ́n fi àwọn ọmọ òun náà wà bẹ́ẹ̀ tí wọ́n sì ṣiṣẹ́ oríṣiríṣi sí lára gbogbo aná rẹ̀ pa àmọ́ àmọ́ ìyẹn ní abúlé pé ní àwọn oko lóríṣiríṣi ní orílẹ̀-èdè wa nàìjíríà omi téèyàn bá sì ọmọ tutù ni o torí wọ́n sọ pé ajé kankan kì í pẹ́ ìrú wọn náà tún rẹwà gbojú tó ń wò yìí ní abẹ́ ìbùsùn láyìí ní sásán ọbẹ̀ àti àwọn abọ́ ìdáná lóríṣi agbọ̀n abóúnjẹ pẹ̀lú ṣùkú wọ́n kó àwọn ìwé tí àwọn ọmọ rẹ̀ lò sẹ́yìn sí pẹ̀lú àwọn jàtíìsì mìíràn tí ò fi gbogbo ara wúlò mọ́ ní abẹ́ àwọn bọ́ọ̀lù méjèèjì yìí náà lọ́jọ́ pé ó kó bàtà sí òkúta àwọn ọmọ rẹ̀ ní ẹ̀yìn ilẹ̀kùn yàrá yìí ló wá fi ìpamọ́wọ́ rẹ̀ pẹ̀lú àwọn aṣọ àwọ̀tẹ́lẹ̀ mìíràn tó jẹ́ pé kápẹ́ẹ̀tì tó dùn ún wò lójú ó sì jẹ́ wípé wọ́n sí ilẹ̀ yàrá rẹ̀ yàrá ńlá ni wọ́n fi ọ̀dà búlù tó fanimọ́ra tó jẹ́ pé wọ́n fi kùn ún nínú yàrá báyìí amẹ́lẹ́gbẹ́ ó ti gbé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ṣé àkọ́bí ọmọ rẹ̀ tó ti kàwé mẹ́wàá tán ó sì ti lọ kété lọ ṣiṣẹ́ ọba oyin ọmọ tí sí rẹ̀ yìí dára ní ọmọkùnrin ó pupa fẹ́ẹ́rẹ́fẹ́ àbí mọ́gàjẹ́ ètò yìí tá à ń pè ní bàtúrè ọmọ ayé olùyege àwọ̀ rẹ̀ mọ́ tónítóní ẹ̀yìn rẹ̀ náà funfun bí ẹ̀gbọ̀n òwe torí pé funfun lẹ̀ ṣọ́ ẹ̀rín bí kọ́rọ̀ ẹ̀kẹ́ bá ti bàjẹ́ ilé ẹ̀rín tó fún ni ó sì ga tó bí ìwọ̀n bàtà mẹ́fà ó lómi rárá ó sì yáyì lọmọkùnrin ọmọ dára dẹjọ́ irú rẹ̀ náà ni àbá máa pè é lórí ètò ìmọ̀dòye tìlẹ́sẹ̀ rédíò 113.3 tẹ́lẹ̀ pé a kalẹ̀ sí broadcast house ní ìlú Kòyí ìjẹ́ ìjọ́ pé kòlòwàjà náà ni àwúrí òwò wọn ni ojú náà ni ìfìtílà àrà ìdàtọ̀ sí àwọn tó kún tíà lẹ́yìn pẹ̀lú àjùlọ oṣùọ̀lálẹ̀ ọ̀làwálẹ̀ ojú òpin wọn rèé 0703-861-5168 náà ni ojú òpin tẹ́pẹ́ fi kàn sí wọn 31 tẹ́lẹ̀ pé kò sì wà ní olómi bákan náà jẹ́ pé ọ wà ní nígbà lò kádókè lọ́nà ọlọ́wọ́ bá ti ní wa ẹsẹ̀ lórí ìṣòro.
1: àjọ̀dún ìkórè èyí ni láti pèyàn síbi àjọ̀dún ìkórè tí ìjọ St Michael Anglican Cathedral Church ìlú Èkìtì eléyìí tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó àjọ̀dún ọdún kẹtàléláàádọ́rin 93rd anniversary tí a pe àkọlé rẹ̀ ní ìkórè iyì ọ̀nà ìwé òwe orí kẹta ẹsẹ̀ kẹsàn-án Proverbs 3 verse 9 Sunday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá 29 November 2023 ètò ìsìn yóò bẹ̀rẹ̀ ní dédé àwúrọ̀ 10 a.m. lábẹ́ right reverend bishop adeolu adekola igbomina diocese ankara ìkórè ti wà nílẹ̀ fún títà lọ́dọ̀ mr dele oyawoye 10 O.S. Street sunday yìí ìpínlẹ̀ èkó 8932800 mr stephen ademi 28 Princess Street third floor flat 6 lagos island 0038499475 lẹ́kan ìbíyẹyẹ ayo market opposite baptist church headquarter olóòbí

0: kò kúrò níbẹ̀. Àbí ti arákùnrin kan tó ti lọ sí òkè òkun láti lọ ṣètọ́jú ojú ń bẹ̀ nígbà tó padà dé, ṣe ló tún rí bí ọyẹ́, ṣe ló tún rí kùrukùru. Àfìgbà tó lewé àtegbò ilẹ̀ bàbá wa nílé iṣẹ́ Òsúlà Harbour lànà dànù fi dópin lórí ojú wọn o. Òsúlà High Solution Powder ti wà yìí, wọn ò kí ń kan sójú o. Ẹnu báyìí lẹ máa lò sí tẹ́ẹ̀sì mọ rí rìsọ́ọ̀tì rẹ̀ nínú ojú wa. Gbogbo ẹ̀yin ọmọ táwọn bàbá wa àtìyá wa ń pariwo pé àwọn ò mọ̀ rínà dáadáa. Tán níṣe ló máa ń dàbí ẹni pé kùrukùru ń bolẹ̀ nínú ojú àwọn. Nǹkan kan ń ṣe wẹliwẹli nínú ojú wọn tó dàbí ń pé ìrì ń sẹ̀. Gbogbo nǹkan wá ń jọ funfun funfun lójú grandma grandpa bá ń ṣe ń kọlugbá bẹ́ẹ̀ náà ń kọlàwo nínú ilé. Ẹ má mọ̀ jẹ́ kọ̀rọ̀ wọn oṣù wà. Àwọn bàbá àtìyá tó jìyà nítorí wa ká lè débi gíga ká lè jẹ́ èèyàn pàtàkì. Wọn ò mọ̀ gbọdọ̀ di tá ń wọlé kéèyàn ó fẹ́ jẹun kórìnà rí n tó fẹ́ jẹ ká lè jò ó wọlé ká mọ rú àlejò tó jẹ́. Àìṣe déédé ojú ló mú kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó lè rìn. Yorùbá ní ẹyẹ kì í fò kó forí sọgi bí ẹyẹ tí ò lójúkọ́ o. Gbogbo ẹni tó ń gbọ́ mi ojú ò ní relédé gbogbo wa o. Àdírẹ́sì wa nìyí o.
1: Olú ilé-iṣẹ́ wa wà ní ìlú Ìkòròdú níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́. Ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Asọ́lọ́ Bus Stop ilé epo tó dojú pa Asọ́lọ́ Bus Stop yẹn síìtì tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa Street number 30. A tún wà ní Ìsàwò ní Abbey Bus Stop tẹ́ ẹ bá ti bọ́lẹ̀ ńbẹ̀ opposite Abbey Bus Stop yẹn ẹ ti rí bánà Òsúlà Harbour ńbẹ̀. Ẹ̀yin ti fọ̀ ẹ mọ̀ bá wa pàdé ní First Park Bus Stop tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ ní kí ọlọ́kadà kọ́ máa gbé lọ sí àbàtà lọ́dọ̀ Òsúlà Harbour. Ẹ̀yin ti ìyànà pájà a ń bẹ ní nọmba 33 Ọlọ́run Àdàbà Bus Stop ní ẹgbẹ́ dá ìdímù road ní ìyànà pájà ní àdójúkọ Gowan Estate. Ẹ mọ̀ bá wa ń bẹ̀ tí ó sòdì a wà ní Ládípọ̀ Bus Stop ní Ìkẹjà Long nílé epo Majok ní àdójúkọ bí bíríjì ẹlẹ́sẹ̀ yẹn. Ẹ ti rí Magnet Plaza tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ bèrè Block 125. Ẹ ti rí bánà wa ń bẹ̀ àní Faisal ló gbá o.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa rèé o. WhatsApp number wa náà sì ni 07038615168 07038615168. Emule kan si 07038615168.
2: Agbábọ̀ wọn sọ pé igi gogoro má gúnmi lójú àtòkèrè láti ń lọ àmójútó ìrìnà ẹ̀dá ṣe kókó ṣe pàtàkì kí ọlọ́run ọba má gba òde ọ̀sán lọ́wọ́ ọkọ wa wà nígbà míì pọ̀ tí o bá wá ń ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìríran rẹ tètè dìde fúyà kó tó pẹ́ jù ó ṣeé ṣe kó o ti nọ̀gbàrá nọ̀gbòrò tí wọ́n ń pe ìṣòro àìṣedéédé ìríran rẹ lórúkọ oríṣiríṣi má tún fà kókó ṣòfò mọ́ tó o bá ti rí àpẹẹrẹ àìṣedéédé lórí ìlera ara rẹ tètè sọ síta láti lè jàjàbọ́ tó bá wá rí bẹ́ẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Òsúlà Harbour òtítọ́ inú àti ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ tiwọn kò rú dúra.
0: Ilé-iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tọ́bọ Ọlọ́run mi ń gbà fún lọ́wọ́lọ́wọ́ ni ilé-iṣẹ́ Òsúlà Harbour. Àwọn ni wọ́n ṣe àgbékalẹ̀ Òsúlà High Solution Powder, Òsúlà Antibiotic Powder, Òsúlà Herbabitas. Kò ṣe mọ̀ ni àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nwọ̀n yìí jẹ́ o. 3-in-1 package fún gbogbo àìsàn ọlọ́jọ́ pípẹ́ mẹ́tẹ̀ẹ̀ta lẹ máa gbà. Gbogbo tí ń jẹ́ titọ́lọ́run ànádànù á dópin ni o. Òsúlà Bitas kò ṣe mọ̀ ni o fún gbogbo ẹbí aláyọ̀ tí ìlera ara wọn tó jẹ wọ́n lógún. Òsúlà Bitas ló ń fọ oró tó dùn tó dùn kúrò nínú àgọ ara. A máa ṣe àdínkù àpọ̀jù ṣúgà tọmọdé tàgbà tó bá ń jẹun tó dùn tó dùn. Àti kaya ní Òsúlà Bitas nínú ilé o kó bá wa foró tó dùn tó dùn kúrò nínú àgọ ara wa. Bí ṣúgà bá pọ̀ lápọ̀jù àkóbá tó ń ṣe nínú àgọ ara wa kò kéré o. A máa ṣe àkóbá fún ojú kì í jẹ́ kéèyàn rìnà dáadáa. Bójú bá ń yọni lẹ́nu téèyàn sì ní àpọ̀jù ṣúgà àti ká kọ́kọ́ tọ́jú àpọ̀jù ṣúgà kálàáfíà kó lè dé bá ojú wa ni o. Àpọ̀jù ṣúgà náà ló ṣokùnfà ìfúnpá gíga a sì máa ṣokùnfà ojú sísú àti àìróorun sùn. A máa ba iṣan ara èèyàn jẹ́. A máa jẹ́ kí ti ọwọ́ tẹsẹ̀ ó pọ̀n pẹ̀pẹ̀. Ẹ̀yin ti ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn lóru kílẹ̀ ó tó mọ́. Òsúlà Bitas ní kẹ́ ẹ lo ń ṣe lẹ̀yìn gbìnkìn kẹ́ ẹ tó lè ṣẹ̀yọ́. Ẹ̀yin tẹ́ ń ṣègbọ̀nsẹ̀ kólíẹ́. omo nre wa tenu tenu omo nre wa tokan tokan irin kekere la rin eyin tin simi lai moye igba loju ona e lo sun labita pub omi kan leyin mu iki oda bi meji le fi seyu e pada apoju suga to se akoba fun oju o na lo npa nkan olomokunrin.

0: yen o wa legbe re odo arawa street number 30 atun wa ni isawo ni abe bus stop te ba ti ole nbe opposite abe bus stop yen e ti ri ban osula ba nbe eyin ti fo e mo ba wa pade ni first stop te ba ti de be e ni ki olokada ko ma gbe lo si aba lodo osula haba eyin ti iyana paja Ani number 33 Olohun Adaba bus stop Peda Idimu Road ni Iyana Paja ni Ado Gowan Estate Emma Bawa Mbe ti Osodi Awani Ladipo bus stop ni Ikeja ni Lepo Majok ni Adojuko bi Bridge Elese Etiri Magnet Plaza te ba ti debe ebere 125 Etiri bana wa mbe ani Faisal Oba
1: o soro wa re o WhatsApp number one and sini 070-38-61-51-68 070-38-61-51-68 070-38-61-51-68 Emule kan si 038-61-51-68
2: lórí ètò wa ètò yìí tí a pè ní ìmọ́dòye gbẹ́nà rẹ̀ kalẹ̀ sí fún ti alẹ́ ètò ní kíkulẹ̀ ọgbọ́n kọsọ tó kádùn ọgbọ́n kúrò fún aago mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́sàn-án àbọ̀ fún ọgbọ̀n ṣẹ́jú gbáko lèfimọ́ ní gbogbo alẹ́ ọjọ́ mọ́ndé ti ṣe ọjọ́ ajé ẹ̀mí sí ẹ̀ ọ̀rọ̀ délẹ̀ yóò oyún lọ́mọ tó ń ti gbogbo ọmọdé tó yẹ pé ń yọwọ́ ọ̀sẹ̀ wọn ní ọgbà tèmi ni ó mú bí gbogbo ẹ̀ṣẹ̀ ń lọ yìí èrò àwọn ọmọdé mìíràn sí oyún lọ́mọ kìlẹ̀ rí sí ọmọ tí aláyádé kìlẹ̀ rí sí ìtọ́ ọmọ tí ọlọ́rẹ̀ dé kìlẹ̀ rí sí àwọn òbí àtàlágbàtọ̀ rẹ̀ pàápàá jùlọ ìyá rẹ̀ náà gbogbo jẹ́ pé níta ìgbà bá kì í garùn ní agbára ọlọ́ba ní ọjọ́ mẹ́jọ a tẹ̀síwájú lórí ètò wa ètò yín ìmọ́dòye lálẹ́ sí aago mẹ́sàn-án àbọ̀ pé pàtàkì lọ sọ́dọ̀ olóòtú ẹ̀ ọmọlọ́lá ọ̀làmì jùlọ àwọn táwọn jẹ́ pupa lálẹ́ yìí òun náà láti rí ìbò sm bákan náà mo ti hapu lájọ ń kó papọ̀ náà ni ẹ ṣe àkíyèsí lórí ètò wa ètò yín ìmọ́dòye ti iléeṣẹ́ rédíò 1 ẹ̀kọ́jú òpó 08034041 tàbí ká pàdé lórí whatsapp 08-691-39868 ká ṣe dáadáa ká sì tún wà lérè ẹjẹ́ ká ṣe dáadáa ká sì tún wà lérè torí òní kọ́ torí ọ̀la ni ẹjẹ́ á ṣe dáadáa ká gbàgbé olóòótọ́ àfúgbà àwọn ètò tó ń lọ níléeṣẹ́ rédíò 1 ọgbẹni abiola peter sígbọn mọ sí perspective ìṣẹlẹ ṣe ó dijọ mẹ lórí akọtọ àránlẹ mọ dá ẹni dáràn ó tẹ ọ.
3: Mọ̀lúbí ìnáyẹ́ bèjì olóyè jẹ́ ní

Nigeria. Bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́, ó dájú pé àwọn ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ sí. A lè ní ẹgbẹ́ òṣèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra. Ṣùgbọ́n ohun kan ló gbogbo wa pọ̀. Àjọ ọmọ orílẹ̀-èdè Nigeria. Nítorí náà, má ṣe jiyàn nítorí. Má ṣe bu ẹnikẹ́ni, má ṣe alẹ̀ mọ́ ẹnikẹ́ni, má sì ṣe kọlu ẹnikẹ́ni ní ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀. Dẹ́kun àti máa tọ̀.

0: 93.5 FM. News, talk, sports.
1: Nigeria, bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́, ó dájú pé a ó ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ síra. A lè ní ẹgbẹ́ òṣèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra. Ṣùgbọ́n ohun kan ló so gbogbo wa pọ̀. Àjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí náà, má ṣe jiyàn nítorí òṣèlú, má ṣe bu ẹnikẹ́ni, má ṣe alẹ̀mọ́ ẹnikẹ́ni, má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni tó fẹ́ dìbò fún yàtọ̀ sí tiẹ̀. Dẹ́kun àti máa tọyìn òye lẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a kò fìdí ẹ̀ múlẹ̀ kiri. Ọ̀rọ̀ tá a bá sọ lónìí lè fa ìbẹ̀rù, ìpayà àti ìwà ipá lọ́la. Bákan náà, níbi ìdìbò, dúró sórí ìlà pẹ̀lú sùúrù, tẹ̀lé àwọn òfin àti àlàálẹ̀. Dìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn rẹ ṣe tọ́ ọ sọ́nà. Bọ̀wọ̀ fún àwọn olùdìbò tó kù, bọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ìdìbò, sì jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ. Rántí pé ètò ìdìbò kìí ṣe ogun, olùdíje rẹ kìí ṣe ọ̀tá rẹ. Àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò kò gbọdọ̀ di ohun tí yóò sọ wá di ọ̀tá ara wa. Ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ. Jẹ́ kí ohun wa hàn nínú ìdìbò wa, kí àlàáfíà sì jọba. Ìdìbò wa, àlàáfíà wa, Nàìjíríà wa. Dìbò pẹ̀lú ọgbọ́n, dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn, dìbò pẹ̀lú àlàáfíà. Nàìjíríà yìí ti gbogbo wa ni o. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ Radio 1 103.5 FM.

ni bayi tawon isuwa bi a bi asa lorisisi ti gbogbo awon osise wa gbe wa si ori afefe asa ti se tin lo labenu labenu labenu labenu ko to di ojo na gan pato asa no ni bayi o gbe ko ta ti gbe wa sori eto kae gbogbo eyin te wa te n gbo wa oríṣiríṣi ọ̀nà ti sọ lórí ètò ọjọ́ rí bí àná ọ̀dà náà mo kí wa lẹ kọ́ alẹ́ láẹ̀kan sí i mo láwọn àlejò ní àárín mi níbi ọwà yìí mo láwọn tó máa bá mi dá sétò láṣálẹ̀ yìí ibi tá à ń lọ ẹ ṣe sùúrù á mà mú wa tẹ ọ ni ọmọ lábàwọ̀ ló ṣe wá ń sọ̀rọ̀ báyìí lálẹ́ àlàáfíà tayọ̀ àlàáfíà tayọ̀ mo ní àwọn àlejò wa tá a jọ sọ̀rọ̀ bàbá ti mú àwọn àgbààgbà wa pé kọ́ àwọn náà máa bọ̀ kọ́ wọn bá mi dá sètò ẹ ti mọ bó ṣe máa rí ẹ̀yìn gan ẹ̀ nífẹ́ gbẹ̀yìn ẹ̀ nífẹ́ kẹ́yìn ẹ̀ nífẹ́ jókòó síbi kò míì pé báwo kí ni wọ́n sọ láṣálẹ̀ wọn ò gbọ́dọ̀ sọ fún mi bàbá ẹ nípa ẹ̀ka alẹ́ o ṣé dáadáa lẹ́bàá ṣàlàáfíà ni Akintúndé mo kí ẹ̀yìn náà ní tẹ wà o náà ni mo kí ìyá wa àtinúkẹ́ wọ́n kí gbogbo ẹ̀yìn ti bẹ̀ jù kí mo kí gbogbo ẹ̀yìn tẹ́ wà ní london small london náà ni ògbó ni mo kí wọ́n kí ẹ̀yìn ti chevron bẹ́ẹ̀ náà ni mo kí ẹ̀yìn ti ta àjà mo kí ẹ̀yìn ti àdísànyà mo kí ẹ̀yìn ti thomas st gbogbo yín pátápátá ni mo kí lẹ́yọ̀ kọ̀ọ̀kan ní èjèèjì mo kí ẹ̀yìn ti dú alàgbà afọlábí mo kí ẹ̀yìn ará ìdíwọ̀ bẹ́ẹ̀ náà ni mo kí alàgbà áfríkà alàgbà akínọlá láti ajégúnlá mo kí ẹyin náà alàgbà sọdíìkì gbogbo ẹyin ara mo kí yín o gbogbo ẹyin ara sùúrù lérè ẹyin ti jẹbú ẹyin tó ẹyin titi apá kan ní ìlú ìbàdàn tẹ ẹ máa pè wá gbogbo ẹyin amàkíyìn ẹyin tó gíjọ ẹyin tí mo wé gbogbo ẹyin pa mo kí lẹyọ kọkan léjèèjì bí ṣé àlàáfíà náà lẹ wá ẹ ṣeun tẹ ń tẹtí sí wa ẹ ṣeun tẹ ń dá títò lọkọọkan léjèèjì whatsapp number yìí rèé mo kẹkẹyìn náà kẹrẹ darapọ mọ wa níbẹ ẹ tẹ àtẹjíṣẹ sí mi ọmọlá báwo ni ló ṣe àtẹṣe àáfin sí orí whatsapp number ẹni láì ní ìta gbélé àwọn ẹ bá fẹ ká máa sọ lórí ètò yìí àjù ẹ máa sọ síbẹ̀ a máa gbé wá bí tẹ́ ẹ bá fẹ́ ká lọ bá a ní mú ìròyìn wá láti bẹ̀ ká mú wá sórí afẹ́fẹ́ àárín ìrìn àjò náà a mú wá ṣé gbọ́ tẹ́yìn náà tẹ́ ṣe alábàápín tẹ́ gbọ́ ètìtì yìí náà tẹ́ fi kún ètò àṣà ti ṣe pín sí ọ̀nà yìí abala àkọ́kọ́ la ti mú àwọn àlejò wá pé dá ẹ sọ̀rọ̀ fún wa nípa ìlú wa ní kankan nípa ilẹ̀ yorùbá tá a mú àwọn ètò kan tá a mú ọ̀rọ̀ kan jù síta pé ya ẹ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀tẹ́ ìyọ̀nù náà ẹ̀tẹ́ ìnà ń bẹ̀ nọ̀mbà yìí pé ya ẹ jẹ́ ká jọ sọ làwọn náà bẹ̀rẹ̀ máa sọ òkè báyìí ló ṣe àṣà báyìí káwọ̀ di wọ́n á tẹ̀ wá síwájú lórí ọ̀rọ̀ náà láti rìn mọ́lẹ̀ táwọn kọ̀ọ̀kan tí ò bá yé wa abala kejì wa ti mú àwọn òwe ta ti mú òwe wa ta ti ń ṣe bẹ́ẹ̀ tá à ń parí òwe parí òwe wa tán là á wà mú orin àlọ́ àpagbè kan nínú àwọn àlọ́ ìta àti gbọ́lá yé ìgbà kan gbà tá à ń dàgbà ṣe hàn pé ìta à ń gbọ́ sìn kò ń ṣàlọ́ lọ ni nínú àwọn orin inú ẹ̀ lẹ́ẹ̀wàá kọ tí wọn kí èèyàn kan tàbí méjì nínú ilé làbá ṣe bẹ́ẹ̀ làbájọ ń dunú làbájọ ń kọ ọgbọ́n mọ ọgbọ́n bó ṣe wà lába yẹn ti ní whatsapp number tí mo ní kẹ́ ẹ lò léléyìí o 0907 648 6198 0907 648 ẹkàn tí ẹ tẹ́ àtẹ̀jíṣẹ́ ẹ̀kẹ́ tẹ̀ síbẹ̀ àfin sí orí gúrúùpù èyí tí a gbé níbẹ̀ lórí àṣà àti ìṣe ilẹ̀ yorùbá ẹ ṣeun tẹ̀ ń tẹ́ ti sí wa wọ́n bọ̀ ní ti dé.